0: na wọn fún kòtòdì wọ bẹẹmẹ ní mo pàṣọ ní mpẹnyẹfọ ní mo pàṣọ ọmọ náà na bẹẹmẹ ní fa ní bọ ní nkyẹn ìgbàgbọ sẹ ọgbọn náà ní ọmọ bẹẹmẹ ní òbí kan ní níwọ bìí mi sẹ ọgbọn náà bẹ sẹ wọnú mu ẹnna ọ nínú àwọn mìíràn mu ìgbà wà wọn sẹ fẹmi nípa àwọn ọmọ ẹnìmọ ẹfẹ yìí ní wọn kọ pàṣọ ọmọ náà na wọn mọ mpa yẹ yẹ paa ní wọn wọn soso ẹnka bi ní nyame bìbí ẹni wọn ẹsọ nìyẹ bìbí àná bẹẹmẹ ní bẹẹmẹ bọ ní àkyẹn na wọn nínú àtẹnà ẹdá mọ ẹsẹ.
1: ẹ sọ adansi ti jùlẹ.
2: hello.
3: báyìí sí.
2: agosi ẹ wá taxi driver.
3: máa ń yàmìyàn kẹsẹ náà ó ní fi àdùnnú kọ àdùnnú.
2: adansi.
3: mami ń ṣe àbújá fún mi náà náà ń ṣíà ìgbà rẹ pẹlú àìsí káyà bá.
4: Good morning.